0: ìjàyà mo dúnà wòye délẹ̀ torí tẹ̀dẹ̀ mẹ̀ jáná òwú.
1: torí ògo tọ́lọ́run gbé fún èèyàn kan ju tèèyàn kan.
0: yóò gígò dé máwùn náà mẹ́lẹ́wù gá mẹ́lẹ́ ọ̀tàn.
1: wọ́n ń fi oúnjẹ para wọn tàpé ní àwọn ẹni òróró ọlọ́run àwọn
0: ẹ̀sìn yìí. yéhu mẹ́lẹ́ mi yọ̀rọ̀ àmì dẹ̀dún náà nà kúnà tán lẹ́nẹ̀mẹ̀ yìnyín náà lẹ́fọ́ ṣe ń dúdú tó wòye délẹ̀
1: wípé lọ gbá wa gbóúnjẹ fún.
0: yèénú lẹ́fọ́ sí àgún fi ẹ̀tọ́ lẹ́sẹ̀ dúró mi ṣe ìdúró jọ
1: ni. ojoojú mi ti kàn ni mò ń sọ fún
0: yìí. nùwẹ́ nukú tí kò mọ ọ̀rọ̀nu ẹ̀wẹ̀ǹde.
1: ṣùgbọ́n olúwa yọ mí.
0: àmọ́ òkúnà òkúnlẹ̀ mi.
1: ṣùgbọ́n olúwa yọ ìwọ náà bó ṣe ń gbọ́ mi.
0: òkúnà náà òkúnlẹ̀ wẹ́rẹ́ sùnì dárò tó dọ́ mi
1: wẹ̀dọ̀. lórúkọ tí wọ́n máa ń fi májèlé sínú ẹ̀.
0: bọ̀ ẹ̀ náà zepo azan dẹ̀mẹ̀.
1: láti yanjú àwọn alágbára lórí
0: ìyá yẹn. námọ̀tẹ́ tó dèdè kúrò náà sì gbẹ́sán ló gbẹ́ lọ́mẹ̀.
1: oúnjẹ ẹni ìsọ̀ jẹ.
0: ndúdú ẹ ẹ ṣàìdù.
1: oúnjẹ ló jẹ.
0: ndúdú ẹ dùn sí.
1: ti jacobu tó fi ní jacobu ti yan orí rere tẹ́lẹ̀.
0: jacobu nùgbẹ́ kò dé tara gbé dá iná
1: yìí. ṣùgbọ́n náà tí wọ́n wá gbé gbà yìí.
0: àmú ọ̀lìdé wa zẹ́gbọ̀n ẹ lọ.
1: ní orí wípé bàbá ló ń fẹ́ ṣúre fún ìsọ̀.
0: ló pàpà rẹmi jóná dóná èso.
1: wípé kó lọ ṣètò ẹran ìgbẹ́ wá fún.
0: ló ní ìdàndúdú dé ìkànnì ògbọ́lẹ̀
1: nígbàánu
0: mi. kó tó di pé mọ̀mọ́ ẹ̀ bá fọwọ́
1: sínú ẹ̀. fi rí dájú wípé jacobu ló gba ère náà sọ.
0: bọ́n màmá mọ títẹ̀ ń gbẹ̀lẹ́ lọ jacobu ewé wa yí di ọdún ta.
1: oúnjẹ ni o.
0: ndúdú wẹ̀mẹ̀.
1: jẹ́ kí n sòtítọ́ fún ẹ.
0: gbamadọ̀nù gbọnú ẹ.
1: ó dé láti ibi iṣẹ́ rẹ̀ nínú ìgbẹ́.
0: ẹ wá sí gleme sí azọ́mẹ̀.
1: ló bá dé sílé o. ló bá rí tí jacobu ń ṣe àṣàrò.
0: bọ̀ dìyàn dé wá pẹ́gbẹ́ ẹ mọ́nà jẹ́mẹ̀ jacobu dònú dàn.
1: ló bá ń bẹ jacobu wípé.
0: ẹ wá jẹ jacobu vẹjì
1: lọ. fún mi ló ń jẹ.
0: nami ndúdú bo.
1: jacobu ló ń lé fún.
0: jacobu ló nana wẹ̀ ya.
1: wípé nǹkan kan tó ń lè béèrè lọ́wọ́.
0: lọ́n ló pọ́ gèrè náà bí ọwẹ́ ọ.
1: wọn ò ní sọ wa mú.
0: àyẹ̀nà tíọ́ mi kàkà bó wuli ya.
1: lórúkọ jésù.
0: lórúkọ jésù sì ń kọ́ mẹ́.
1: ó túmọ̀ sí pé jacobu ti ń ronú lórí ọ̀rọ̀ yẹn ti pẹ́.
0: etí mi lọ jí mi lé jacobu kò tó nù lẹ́dọ̀ kó ẹni ojú ẹ
1: ni. pé o ti nílò lọ́wọ́ ẹ.
0: rọ̀nù ẹ sì wú tó ń lóda lọ tó
1: mi. o ní ogún ìbí.
0: ẹ wá yin droit d'aînés tuwe.
1: o ní kó o gbé fẹ́ mi.
0: ẹ wíyà ni zéjo ni.
1: èmi ò mọ fún ẹ lóúnjẹ
0: lọ. bọ̀nyẹ́ yẹn nánú náà wẹ̀ nùdú sọ yìí.
1: ti fún lọ́ràn.
0: ó àtìdé náà lọ gbọ̀n fẹ́ gó kàn mẹ́.
1: glutamine ti fún lọ́ràn. abo lóúnjẹ kú. òun ò mọ fún ẹ lóúnjẹ lọ.
0: ẹ pẹ́ tó ndúdúdú kákà tó kú. yóò yẹ ẹrọ ndúdú náà rẹ.
1: ìwọ ṣàgbé oògùn àbáwá yẹn yẹn tó gbé wá.
0: wẹ́ ọ fẹ́ ọ ṣe gígò bí ọ wá tó ìtàn zèbó zenú mi pọ̀.
1: ìbejì ni wọ́n.
0: ó fi wẹ́ yé.
1: tí wọ́n fi bí wọn.
0: bọ̀ ẹ̀ tó jìyé.
1: láti gbà náà.
0: sí wẹ ọ nù.
1: títí dò ni ohun tí ò yé wa ni wípé.
0: kákà jẹ gbè ńlẹ máa yẹ mí yàn.
1: ẹni tó bá kọkọ dórí ilé ayé.
0: méje ẹkú mọ gbẹrun jí títàn.
1: nínú àwọn ìbejì.
0: lò ó fi lẹ́mẹ̀ o.
1: o ní ẹ̀gbọ́n.
0: ewé ìmùlà o.
1: toró ló kọ dórí ilé ayé.
0: lu ewé wa gbẹmẹ títàn.
1: wọn máa bí òmíràn lówùúrọ.
0: yẹnu jìdélẹ zanzan.
1: ìkejì ó lè jẹ ọ̀sán.
0: bọ ẹnu a jìdélẹ rò bú ẹmẹ.
1: tàbí àṣálẹ.
0: àbí gbadanu.
1: ni yóò tó jáde wá.
0: wẹ tí o bẹ náà tó tán sí àdọ mẹ.
1: ẹni tó kọ dórí ilé ayé.
0: méje kú mọ gbẹrun jí
1: gbẹmẹ. o ní ẹ̀gbọ́n.
0: ewé ìmẹ̀kọ.
1: nínú àwọn ìbejì.
0: lò ó fi
1: lẹ́mẹ̀. wọ́n ìkejì wọn máa ń pè ní kẹhìndé.
0: gbọ́nà yọ wẹ gọ́dọ̀ dé jẹ̀gọ́dọ̀
1: náà. òun ló jẹ́ àbúrò.
0: ewé iná vi.
1: ṣùgbọ́n láti ìgbà tí jacobu ti fún ìsọ̀ ló ń jẹ.
0: àmọ́ sì wẹ̀ ní jacobu kò ná èso ndúdúdú
1: wọn. torí ìsọ̀ ló kọ́kọ́ wá sáyé.
0: yóò èso wẹ̀ ń mẹ títà
1: lé wà bẹ̀rẹ̀. àtìgbà náà
0: láti
1: gbé ògo náà.
0: sì wú ọnú ẹ̀ ṣe gígò. títí di ò
1: orí ìsọ àti jacobu ló ti ṣẹlẹ.
0: èso pọ̀ jacobu pọ̀ jíwẹ̀ nù ó jọdún.
1: gbogbo èèyàn wá gbàgbọ́ wípé kẹ́hìndé ló fi táyé ránṣẹ́.
0: bọ́ mi gbèsè wá yí ṣèrò mẹ́ẹ̀tọ́ pọ̀ gùdú ọwẹ́ ṣẹ̀fínú kan tán ṣẹ́dọ̀ gbẹ̀rẹ̀.
1: wípé lọ wo ayé wò náà.
0: lọ ipò gbé ọ mẹ́pọ̀ mi
1: wẹ́. kémi tó máa bọ̀.
0: wẹ́ tó yin ọyàn máa wá
1: wá. ìwọ jẹ́ ìránṣẹ́ fún mi.
0: wẹ́ yàn zọ́ vínú mi.
1: kémi tó máa bọ̀ wá.
0: wẹ́ tó bọ̀ yẹn lẹ́sùn máa wá.
1: àwọn èèyàn ò dẹ̀ mọ̀ pé orí ìsọ̀ àti jacobu.
0: mẹ́lẹ́kà tún lọ èso pọ̀ jacobu pọ̀ jíwẹ̀
1: bẹ́ẹ̀ sí. oúnjẹ náà fi pààrọ̀ ògo náà.
0: ndúdú ẹ̀ tó díyọ̀ gígùn
1: ọ̀nà. gbogbo tí wọ́n ti pààrọ̀ nínú ayé.
0: múyẹ kó díyọ̀ rò gbẹ̀sà tó ẹ̀mẹ̀ lẹ́bi
1: ọ.
0: nípa oúnjẹ sàárà.
1: gbogbo
0: ndúdú sàárà.
1: ẹ wá gba sàárà ládùúgbò.
0: mi wá yí sàárà ro káàtì.
1: ẹlòmíì ti ju ògo nu.
0: mẹdẹlẹ kò ṣe gígò ìgbẹ́mẹ.
1: oúnjẹ ama so yan do lori buruku
0: ndudu ye ya no zeme zezo ta yan kanu dai
1: mo mi mo pariwo
0: no e jimi no formula na kwa ton do ni e
1: mo
0: no
1: le mi o si ni le
0: o mo to pe gbe ona de jimi o when they rope pe me mo mi ro pe fi o
1: ogo te yan omo mi mu wa
0: e no no gigo re mi o fi chele gen wa
1: ogo yan o ni baje
0: mo yin lo o gigo mo na gbelesian lo mi to me amo
1: e o gbodo gba un jeje lowo enikeni
0: mi ma kabo yin ndudu ndudu mere busi.
1: Hallelujah.
0: Amen.
1: Ijo mo pe nu se iranse.
0: Hun wa ka tun ro devision me on.
1: Ti a ni afeyan.
0: Bo mi do mi yin won na.
1: Ijo mo pe ti fun mi logun je.
0: Hun wa ka tun e ko na to mi to na kuno me poison du pon.
1: Nigba ti mi o ti niyawo.
0: When they me ma odu asi.
1: Awa marun ni won fun ni ogun na.
0: Mimi ato we na bo odu ko
1: yo. Majele na.
0: E poison du.
1: Nibi ta ti lo se soji.
0: Ti emi ibo e blo croisade de.
1: Any tani ko se onje fun wa
0: me de do ni dan dudu nu ye
1: won de gbe onje na ase loju ona so ti bu nkan se
0: ati edu aliji e don dudu nu
1: me ni kan ninu wa oku
0: amo me de budu eye me ku wa
1: se mi o mo be yan se nje isu atayin
0: nye ka tun le nu o te vi podo azi pogbon a
1: ti won se fun wa laaro ati milk ati
0: ye danu mi zaza po lepo
1: to wa di wi pe laarin iseju marun si
0: me wa ino ro cheju atonje wo me
1: a wa mo bi edu
0: Yeno suru o aka yeno suru ton le
1: o ti di dudu
0: e wi bi
1: adura lo je ko kapo jade
0: o de we wa zo be wa ro susuru ton le we
1: oluwa lo gba wa o
0: ma va agun mi
1: ibe ni mo ti mo wi pe
0: kini we ntun lo
1: ko siru agbara to le ni
0: ko si una lo pade aduwo
1: bi o ba ke sara
0: eyin do ma cho we de ya
1: o pa e
0: ye na huwe
1: ṣugbọn loruko jesu
0: amọ ro jesu yi ko me
1: o ni si je ko
0: me ana ti duro pe to mi ya
1: ki won tori Samson mu
0: chobe na do mo Samson wuli yo
1: o nje ni won kokko fun
0: dudu e to ne webe
1: o mu oti
0: enu aha
1: o mu o je oyin inu ekini hun
0: edu ohun iro kini kini nu me
1: Delilah wa fun ni oti mu si
0: but Delilah wa ne ahanu dejilo
1: o ni so bi ti agbara e wa
0: bo ado ni do bo do fi de kun lo to ede on mi lo
1: o nje na fi mu
0: dudu e to ne nu we
1: natural ye yoju e
0: wa chobe si ku mo fi obo denu kun ni
1: opo eyan nu gbagbo na ti yoju emi won
0: me su podo yi se me ko denu kun gbigbo me etan
1: toropolopo mo tun mo pe won yoju Samson
0: yo me su potun ti me do je me de
1: de yoju
0: e de Samson sinu ku me a
1: nitori o nje
0: bro mo ro po ye ko denu ku mere bole to to dudu tu bo ye sono mo ma huwa
1: on to ba ti ri bayi ni o mo sosoku so le
0: nu de wa mo le o we na je ho gble gble do de uji
1: ko si nu emi mo ko bere lowo olorun pe kini tumo
0: nkan e lo bi gba wiwe me kaka bu na kan bi okun do etewe ti me lo ton kan yin do wa
1: ara mi ninu oluwa
0: me jele ro kulu no me
1: ki se gbogbo table ti won gbe kale ti won gbo nje le lori
0: e ma ita vode zeda ide ji ese dudu do le bi o
1: o lo le ran ogu e lowo
0: e we si ku gu oro na gigo
1: ti awon onje miran wa lori table
0: dudu de le do ta voji
1: o se wo
0: mo yan wa pe yan pon
1: sugbon
0: amo
1: bo se dara loju
0: de yan pon onu ku ta do
1: yo so omiran di arara nigba to ba je tan ni
0: e na jesu ku la vu to we zezu pygmy when they are not good for good or
1: nigba to ba je onje yi tan
0: when they are dun dudu ene fo
1: yo so alagbara e di en ti o lagbara
0: e na se ku uno no to we jesus me ma do uno ba
1: ni onje awon onje to mo ri yen
0: na dudu ene le de mu ande yo
1: to ba je onje yi tan
0: a dun dudu e lo le fo
1: yo so kini e kini un re to le sare tele yo so di igbin tabi ko so di alagemo ti o mo rin jejeje o ni le sare mo
0: ena wa ze kini kini to we po doku uno di asiga dodo we zu na po bi o ena wa ze zezu o hot bi de na do luwe luwe da we ka bi krike de na do alo ze we dede abi kameleon de na do fo ze we dede
1: yo so alagbare di japa
0: ena ze ku uno
1: to
0: we
1: o ni le nika to ba je onje na tan
0: ku uno no to we Jesus on globe say they na do sister we do come when we are not dundudu any of o
1: loruko Jesus
0: do Jesus si come o
1: onje jije ni tumo pupo
0: dundudu ti me supo
1: o gbe awon agbara kan lowo
0: ezeku run de le da lo me
1: akoko
0: nukan ton
1: oni majemu
0: ewe yan lenunu
1: To ba jeun je tan.
0: Adunu fo.
1: To ba ki esara.
0: A ma cho gwede ya.
1: O wo nu ma jemu.
0: Ana bi alenunu me.
1: Ma jemu okunkun.
0: Alenunu zin fluton.
1: Ma jemu ti o ba yi eje.
0: Alenunu na egbe to egbele.
1: Ma jemu ti o so di omo eyin.
0: Alenunu ne na zezezu gbe
1: to. Ma jemu ti o so de ni to nra koro.
0: Alenunu ne na zezezu me ro sisawe.
1: Ogun na se lori aye e oruko
0: Jesu. Me na wa gboro gbezo ti o me ro Jesu yi kame.
1: Nigba to ba jeun tan.
0: We ni anadunu fo.
1: Yo so di eni ti o ni ibase papo.
0: Ena le zume na ze zume na do kon do po
1: pelu awon egbe
0: po do gbele
1: po ibi ton ba fe gbe esi
0: fide

0: nílérin lórí ilẹ̀ mọ́.
1: Mẹ́dẹ́rẹ́ na sọ́ọ̀sì gáàsì ṣiṣẹ́ náà ẹ̀kún àgbẹ̀rún jíyà.
0: Yóò bẹ̀rẹ̀ sí máa rákòrò lórí.
1: Ẹná jẹ̀sí ṣáàjìrò pẹ́tọ́ mi.
0: Tàbí kí wọ́n da orí ẹ̀ kodò.
1: Àbí ẹ̀ná dọ́kọ̀ tó ẹ̀ná pàǹtà gbẹ́
0: lásán. Gbogbo táwọn èèyàn bá ń rí níwájú títí ẹ̀ tó dára, òun ó máa rí lódì ni.
1: Nú ẹ̀mẹ́lẹ̀ gbèsèrò pípọ́nà nukun ẹ̀ tó mẹ́ ẹ̀yán lè ọ́. Eyi ẹ̀ná ló mọ̀ ọdún àgọ́jí.
0: Ibi tí ó jẹ́ burú sí nìyí.
1: Jíde dúdú yín sọ ni.
0: O gbọ́dọ̀ kíyè sára gẹ́gẹ́ bí onígbàgbọ́.
1: Àdùnná chọ́gbẹ́rẹ́ ti tẹ́gbẹ́ tàdí yìí sẹ́nu.
0: Níbo lo ti máa ń jẹun?
1: Fi tẹ́wé akùnà dùnú de.
0: Irú oúnjẹ wo lo máa ń jẹ?
1: Ndúdú ọlọ́pàá tẹ́wé akùnà yìí dù.
0: Níbo ni wọ́n ti ń gbé oúnjẹ yẹn wá?
1: Fi tẹ́wé kùnà ṣe ndúdú ọwá.
0: Torí ọ̀pọ̀lọpọ̀ ti kú tògótògó.
1: Gómìnà kò kú pọ̀ gígópó.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sin pẹ̀lú ògo.
1: Mẹ́dẹ́lẹ́ tí ẹtẹ́lẹ́ òdìyẹ pọ̀ gígópó.
0: Torí wípé wọ́n fi mọ́ jèlé sínú oúnjẹ.
1: Lóye ṣe po azọ́ndọ̀ dúdú mẹ́nu yìí.
0: Ògo ni fún bàbá
1: tó kẹrin. Àlèlúyà.
0: Mo gbọ́ ọ̀rọ̀ kan.
1: N ṣe hóde.
0: Lẹ́nu mọ̀mọ́ wa kan.
1: Lò mọ́mọ́ de sínú
0: mi. Mọ́mọ́ yìí sì jẹ́ mọ̀mọ́ tó dára.
1: Mọ́mọ́ kẹ́ ẹ́ mọ́mọ́ de bó yan.
0: Kò lè parọ́.
1: E sì dá dìgbà.
0: Ó ní ọmọ ọ̀rẹ́ òun kan.
1: E lọ kó tó mi tán sí ìfilé.
0: Olóògbé nílùú Òyìnbó
1: títí. Ẹnu náà Yorùbá tó mẹ̀.
0: Ó dẹ̀ lówó.
1: Ẹ̀ka dọ́pẹ́.
0: Ó kọ́lé.
1: Ẹ̀gbá pé.
0: Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́.
1: Dìde ń ṣèdó.
0: Ó ní ìgbà tó dẹ̀ kọ́lé.
1: Wẹ̀ndẹ́kà gbá pé.
0: Ṣé orílẹ̀-èdè yìí gangan.
1: Tó ẹ lọ́mẹ̀ fi jẹ́wọ́ mẹ̀.
0: Olówá pe àwọn ọ̀rẹ́.
1: Ẹ wá yúrọ̀ ọ́ tọ̀tàn lẹ̀.
0: Ẹ wá bá òun yọ o.
1: Mi wá jàyà pọ̀ yẹn pọ̀.
0: Àwọn ò ti dé.
1: Àkọ́ ẹ wá mẹ̀.
0: Wọ́n fún ó ra ọtí, ó ra gbogbo
1: nǹkan
0: fún
1: wa. Ẹ fún àgán ikọ̀ ńlẹ̀ pú ọ́.
0: Ó ra oúnjẹ gbogbo èèyàn ń jẹun.
1: Ẹkọ̀ ń dúdú títẹ́ gbé mẹ́lẹ́ dùnú. Yẹ jàyà ọ́ kẹ́sàn-án.
0: Ṣùgbọ́n fún ìparí.
1: Àmọ́ fífọ́nú tán.
0: Ní tó ṣẹlẹ̀.
1: N lè jọ.
0: Ó dẹ̀ ní agbára.
1: Èdè okùnrin náà tàn.
0: Níbi tó ti máa ń lọ ra ọtí náà.
1: Fídìí ẹnu ikọ̀ àhán dé ọ.
0: Àwọn èèyàn kan sì lọ sí supermarket.
1: Mẹ́lẹ́kẹ̀ ìkẹ́kẹ́ supermarché ọ.
0: Wọ́n dẹ̀ lọ sanwó.
1: Mo ìsúkwẹ́.
0: Fún àwọn èèyàn kan níbẹ̀.
1: Námẹ̀dẹ́lẹ̀ ló fi nẹ̀.
0: Mo gbọ́ wípé ọ̀rọ̀ náà ti wà lọ́wọ́ ìjọba.
1: N ṣe rọ̀ kú ọkọ̀ rà hósù lọ́mẹ̀.
0: Owó tí wọ́n san níbẹ̀.
1: Àkọ́ọ̀dẹ́ ìṣúrò
0: fílẹ̀. Wọ́n ní lágbájá yóò tún wá rọtí o.
1: Yẹ́rọ mẹ́lẹ́ lè jẹ́ ibùdó wa hàn.
0: Kí wọ́n bá wọn fi nǹkan báyìí sínú.
1: Mi zẹ́nu lé.
0: Kíni kan coke.
1: Do coca kanẹ́lẹ̀ tán mẹ́rin.
0: Tí mo wọ́n ń rà yẹn.
1: Kanẹ́lẹ̀ tán nínú kọ́ mi zẹ́ dé mẹ́.
0: Wọ́n dẹ̀ lú díẹ̀ díẹ̀.
1: Wọ̀nyẹ ká tán tí.
0: Wọ́n ti gbowó.
1: Yóò yí kọ́ ẹ̀jẹ̀
0: tán. Wọ́n ná wá mú syringe.
1: Yẹ wá zẹ́ syringe.
0: Wọ́n á fi. Wọ́n fi tẹ pọ́ìsì sínú.
1: Òkàndé náà tó yẹn fi ń mẹ́nà wẹ̀ tó fi
0: pọ́
1: azán ọ̀nà
0: tẹ́mẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé.
1: Dìde ètí mi
0: lọ. Wọ́n náà wá mú super glue.
1: Yẹ wá ṣe super glue.
0: Wọ́n ní wọ́n fi lẹ̀.
1: Gbòdo tẹ́rẹ́ fi ọ̀nà.
0: Mi ò kọ́ ìwọ tó fẹ́ lọ ṣèkà, mi ò kọ́ níkà o.
1: Ó tó ń kúnlọ́wé àdàkà mẹ́. Wọ́n mi pé àdàkà wa gbé ń kúnlọ́wé mẹ́.
0: Wọ́n ní wọ́n wá lẹ̀.
1: Yẹ wá tẹ́rẹ́.
0: Nígbà tó débẹ̀ tó ló fẹ́ ra tó dé.
1: Wẹ̀mí jẹ́ fílẹ̀ lọ àzáwọ̀ ẹ̀gọ́ àzátọ̀ gọ́ gbèrè mi já ń kọ́ àrùn.
0: Wọ́n ní ọ ní àkó káàbọ̀.
1: Yẹ́rọ ní káàbọ̀.
0: Torí ọmọ pé tó mọ̀ mu nìyẹn.
1: Lú ètúnú ẹwẹ́ nínú.
0: O ní ọ lọ gbé fún.
1: Ewé ìwà yìí ṣe ni.
0: Wọ́n nígbà tí àwọn ọ̀rẹ́ mú titi wọn tán.
1: Yẹ́rọ ògùn ní ọ̀hún tó tán lẹ́nu ìtàn fún ọ.
0: Wọ́n bá a nínú yàrá.
1: Yẹ wá mú ẹnu ọkọ̀ tán.
0: Ó mú kinní náà.
1: Ẹ nu àhán.
0: Ó sì bẹ̀rẹ̀ sí yọ fóòmù lẹ́nu.
1: Mo ka jẹ àdì fún àtá tuntun nínú mẹ́jì.
0: Wọ́n jálẹ̀kùn wọnú yàrá ẹ̀ ni.
1: Yẹ gbà hàn mo bí ọmọ mi ló jìtàn
0: wẹ̀. Ó ti kú.
1: Èkó kú.
0: Wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe investigation.
1: Yẹ wá jẹ tó bá aná díbò díjọ
0: mi. Ni wọ́n fi mọ̀ wípé.
1: Wẹ̀ tó wá tún lọ dé.
0: Ọmọ ológo wọn dáwọ́ jọ pa ni.
1: Òfi gígọ́nà ẹ lọ. Yẹ kún ọ̀rọ̀ tó pọ̀
0: bọ̀. Kí ìsára fún tó bá ń jẹ.
1: Ṣọ́ọ̀bù ẹdẹ nùnú Édùwádé ọ.
0: Mo kìlọ̀ fún gbogbo ènìyàn.
1: N tó sẹ́nu mẹ́lẹ́ bí.
0: Ọrùn mi mọ́.
1: Mọ̀kọ́ ṣe wé.
0: Mo kìlọ̀ fún yín lénìí.
1: N tó sẹ́nu mi yé gbé.
0: Ọ̀pọ̀lọpọ̀.
1: Mẹ̀sùn pọ̀.
0: Ló máa ń jẹun.
1: Ewé nu dùnú.
0: Nítorí ojú kòkòrò.
1: Torí nu kúkẹ.
0: Ọ̀pọ̀lọpọ̀ máa ń jẹun.
1: Mẹ́rẹ́rẹ́ nu dùnú.
0: Wípé kò jẹ́ ọmọ bá tètè tán.
1: Mo ní ndúdú ní máa mọ̀tẹ́ yá ò vọ́.
0: Ẹ lè mọ̀ ló ń jẹjẹ ní
1: sísè. Mísì wáyé gan ndúdú dẹ́fọ̀ máa mọ̀ dùn.
0: Some people eat because of greed.
1: Mẹ́dẹ́lẹ́ nu dùn torí dọ̀dọ̀ jẹ́mẹ́dẹ́. Nu kúkẹ́.
0: Some people eat because of pressure.
1: Mẹ́dẹ́lẹ́ yẹ́ ló dúdú ẹ̀ torí rẹ̀ ṣe yẹ fọ́sẹ́ fọ́sẹ́.
0: Some people eat because you love men.
1: Mẹ́dẹ́lẹ́ yẹ́ ló dúdú ẹ̀ torí ẹ̀yin wọn àgbẹ̀ tó.
0: Ah, yóò ní àmì ògbọ́dọ̀ mọ jẹun nínú ilé lágbájá.
1: Ẹ̀ná dọ̀ mẹ́lẹ́lẹ́ yín wọn ní màgá gan dúdú tó
0: máa dùn. Bẹ́ẹ̀ mo fẹ́ràn ẹ̀.
1: N yín wọn nílá.
0: Wo inú kan pẹ́ sáyé tàbí kan pẹ́ sọ̀rùn.
1: Kàbí ẹni wúwo ẹsẹ̀ tó gbẹ lọ́mí àbí
0: ẹni wúwo ẹsẹ̀ tó lọ́mí. Olólùwà ti pa ní àṣẹ wípé.
1: Ewé kúnà tó dé gbẹdọ̀.
0: Ní ọ̀la yìí.
1: Tó sọ̀dé já ẹ lọ.
0: Ní agogo méjìlá ọ̀sán.
1: Tó kàn wéwè wémẹ tán.
0: Ní àpápá.
1: Lu àpápá.
0: Ó ní kí gbogbo ènìyàn.
1: Dọ̀mẹ́lẹ́ bí.
0: Bó bá jẹ́ pure water ló lè rà.
1: Ẹyin lọ pure water yàyàwé àsì họ.
0: Bó bá jẹ́ omi.
1: Ẹyin lọ sinéwé ọ.
0: Tó wà nínú ike.
1: Bu ẹ̀ náà rọ́bà mẹ́nu ẹ̀ ọ.
0: Olúwa ní gbogbo ọ̀tán ti fún.

nkọ ikọ akwa gbe lọmẹ yìí mẹ́ni pọ̀tẹ́ wẹ́lẹ̀ nkọ yọ lẹ́ hẹ́ lẹ́sọ́lẹ́sọ́ fojuno asu oto lẹ́sọ́lẹ́sọ́ fojuno tí o hẹ foju nkọ da hẹ lẹ́sọ́lẹ́sọ́ rilagbọn yi ìyìn ahà wà wà lẹ́sọ́lẹ́sọ́. Lẹ́sọ́lẹ́sọ́ ìtẹ́lẹ̀ ìdáwẹ́ lẹ́wẹ́ ìbùgbọ́ lẹ́wẹ́ ìdáwẹ́ búgbọ́ ahà.

0: gbèsè kì í bò sí ìbàdàn náà ṣe ètò àìsànlẹ̀ àtàǹkẹ́sẹ̀dá kókó ogun ìta àpàgbéra ẹjọ́ ìṣìyàn yìí mọ́ ìdúgbò ẹ̀ka jàrí náà
1: ẹ̀kọ́ gbẹ̀rọ mi
0: mọ́ à ẹ̀yìn ẹ̀ gbọ́ pé pọ̀ lídì ká ara ìṣe ni o
1: ò wá ṣe
0: ọ̀rọ̀kùn máa ń ṣe bá yànnà òwe
1: èèyàn
0: ló tó ń lọ oyún ẹ̀ yóò dẹ́rù àìmọ̀ ọgbẹ́ ọ̀ mẹtù oríwá ìmẹ̀rẹ̀ orí rẹ̀ ọ̀rẹ́ àjèṣe
1: èèyàn
0: òjò oòrùn oòrùn ọ máa ń wú lọ́rẹ́ sọ́júrọ́ máa wá wà dọ̀nà o
1: èèyàn
0: pàgbèsè ọdẹ wẹ̀ ni
1: èèyàn
0: ẹ̀rù ìsàbà.
1: Bẹ́gán ẹ lóye n tọrẹ kún ìdó ègbénà ṣọpọnà mi ò tọ.
0: Ele kẹrẹ kíkí ewé ti di kọ.
1: Ibọ̀ ni àgọ́dọ̀ ìṣòsàn gbé dáró.
0: Ewé ìṣòsàn gbé.